Ayé wa ni yo, ayé wa ni yo lọ́wọ́, ṣùgbọ́n a ní fọkàn balẹ̀, a lè máa nílé lórí o, òrèǹté ló lè kàn pé ni o, ẹ bá mi kí o wúre, ṣáláṣùmá òrèǹté o, ẹ bá mi kí o wúre, ẹ o.